0: Bàbá mi, orúkọ mi ni tèmi tó pẹ́ láti UK. Bàbá mi, ẹṣẹ́ ìwé mi náà ti lẹ́rìí o. Bó ṣẹlẹ̀ ni wípé àti last year ni mo ti ṣe wedding tí mo dẹ̀ jẹ́ ń jà láti lóyún. Tí Ọlọ́run dẹ̀ ti ṣe. Bàbá mi ní May 4th ta ṣe pàdé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Èmi náà wà ń bẹ tí mo join. Bàbá mi, àdúrà mi ti gbà. Bàbá mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mọ́mí ìrírí mi ló ń bá yín sọ̀rọ̀. Ẹ ti ní ká máa fi orúkọ ọmọ àwọn orúkọ tẹnilé ká sọ àwọn ọmọ wa. Ẹ ti ní ká máa fi pera wa. Àti ọdún yẹn ni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn. Mọ́mí ìrírí mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayére mi tètè má bọ. Bàbá mi, Ọlọ́run ti ṣe ìrírí mi ti dé o. Bàbá mi, ẹ ṣe ń gan ni o.
1: Nice! Gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí ìrètí ẹnu ó ṣe dé nìyẹn. Mo fi májẹ̀mú àti àṣẹ tọ tẹ́lẹ̀. Mo gbẹni tó gbọ́ mi láàárọ̀ ìkílẹ̀ ò tó sú kí ire ẹ̀ ó dé káyọ̀ ẹ̀ ó dé. Ẹ wo gbogbo bí testimony ṣe ń dún. Nǹkan kúnlẹ̀ ń bọ̀ bá tún dọ̀la màá tún tẹ̀síwájú nínú ẹ̀ ká tó wá wọ nǹkan míì lọ́lọ́la Sunday. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nu sáfíìsì ní ọjọ́ Sunday tọ̀la yìí ẹ múra. Èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi anointing oil lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí àti tá a bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday. Ìyẹn number one. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdá mẹ́wàá tó ní ore kan fi nǹkan kan ti àdúrà yìí láàárọ̀ yìí. Pé Ọlọ́run jọ màá mọ̀ ṣe weekend fẹ́mi náà. Inú mi ó dùn tí ẹ̀mí Ọlọ́run bá fi sí ọ nínú pé kò dá sí. Mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ fi nǹkan kan support radio program yìí. Ẹ jẹ́ ń gbàdúrà account number tẹ́ san sí rẹ̀ 1966 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank. Bí ìyàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ni ó tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àti ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ máàkì wedding anniversary yín ní àyájọ́ òní báyìí lónìí Saturday ọjọ́ kẹtàlá ẹ wá kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Mo fẹ́ fi gbogbo ẹnu lanú lẹ̀ sọ báyìí pé ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ìwé òwe ni o. A ti parí ìwé Sáàmù lánàá. A wà múwe òwe lónìí. A múwe òwe chapter 1 títí wọ chapter 6 Proverbs chapter 1 títí wọ 6. Inú mi sì ń dádùn. Mo gbẹ́yìn ọmọ Ọlọ́run tẹ́ ẹ máàkì bẹ́ẹ̀dẹ̀ yín lónìí. Ẹ lọ gbé nǹkan rẹ̀ ṣe o. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ni wo ni mo fẹ́ sọ testimony? 08081 71 65 66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ bá yín. Ó olùfẹ́ ẹ jẹ́ mọ́ lórí YouTube.
2: The other stations, they try to be like us. But we are the superstation of the city.
3: Turn it up.
2: We are Super FM.
4: What's up?
5: Baby, let's go.
6: Let's go.
7: This is your radio.
8: Your station.
9: Super FM.
10: Technology runs your day. Your phone, your apps, your data. But understanding it shouldn't feel complicated. Tech and You is where everyday technology finally makes sense. A clear, practical look at the device you use, the apps you rely on, and the digital world shaping how we live. From online security and smart gadgets to gaming, artificial intelligence, and what's coming next. Everything